0: mo dupe lọwọ gbogbo yin, mo wa dupe pataki lọwọ pataki agbata ẹni to jẹ ko ṣeeṣe lati gba ade ile. Mo wa fi asiko yin bẹrẹ lọwọ agbata ọba fẹ gẹgẹ bi ipo mi.
1: Ẹkú jogo ológun lèmi, èmi ò bọ̀rọ̀ sọ pọ̀ fún ọ. Kábíyèsí ní kí n pèrè ohun tí mo bá fẹ́. Mo ti mọ ohun tí mo fẹ́, ṣùgbọ́n ó yẹ kí n ṣàlàyé fún yín ìdí ẹ̀ tí mo ṣe fẹ́ nǹkan tí mo fẹ́. Ẹ̀yin ẹran àjogbo, ẹ máa kú àfaradà. Ẹ wo bí ìlú wa ṣe dà.
2: Àkílẹ̀gbẹ̀kọ̀ ọmọ tí yóò ní.
1: Èmi ò

0: ṣùgbọ́n. Ẹ̀sùn tí mo ti ń fẹ́ náà ni Adé jẹ. Mo wá ké sí ọba yín lápitẹ́ kí ó gbé Adé náà lé mi lórí.
1: Ẹ wá gbà mí.
0: Ìwọ ọmọ ogun yìí. Ó mọ ohun tó ń sọ.
2: Báyìí! Tó fẹ́ ní Adé yìí.